0: क्लास तुमक वाफी
1: फाल्यो वंतेना वे नफाल्यो वंतेना दे चीना ताऊंगी हिच वेट का सांबट फियाना नुलम्बिच फाफाल्यो वंतेना चमाना पियांगारन अंपिगु का मामी निसंबरावारन निफाल्यो वंतेना चितुस चिम्यातु यंदंदंदा वुला व्यंतिलंबातु फाइजकन तेना मतुई चमित लानक चाराइक चितुस नुआवंतारानक Ny fahaleovantena, tsy fanomezan-dasy, ny tenin'ny vahiny asolo teny giasy. Fa fahaleovantena dia rain'ilay mitazana, anandratra ambony ilay fitenin-drazana. Ny fahaleovantena, tsy haitraitranjavina, ka hiambonehantena rakofana vonavina. Fa fanetrena tena hitovy amin'ny hafa, miaraka amin'ny saina, miaraka amin'ny tafa. Ny fahaleovantena, tsy endrika sodokan'ny fiheveratena ho mahavita tokana. Fa hevitry ny maro mitapatapakahatra no avim-pirenena hitera-boninahitra. Ny fahaleovantena tsy fanomezam-bahana ny hevitra vahiny hanjaka ka lalàna fa fahaleovantena mivimbina amin'ny ratana anajany an'ny tena ho any avara-patana. Ny fahaleovantena tsy fitadiavan-tehaka na oraka mandainga mba hampidehadehaka fa fahaleovantena tsy antok'hafatena fa fantatreny ihany izay tia ny firenena. Ny fahaleovantena tsy hoe ianao mitsako fa ny vahoaka kosa mitrongy anaty fako fa fahaleovantena ahitana toky ka ny maro anisa ny sambatra sy voky. Ny fahaleovantena tsy vola fafikatra na ividianan'olona ho sandam-pisandratana fa fahaleovantena mitana fahamarinana hitaizany vahoaka tsy ho any am-pivarinana. Ny fahaleovantena tsy laza vady bainga ampeleza-peo kanefa tranombainga fa fahaleovantena milazany eo an-tranony tsy misy laingalainga na mila ranondranony. Izany ka izany ny fahaleovantena ny adinin-drazantsika sy namonoany tena ny diran'ny tamponja ny aretatsesitany namoizany ny arendy namoizany ny randy. Anefa raha tsy izany ny fahaleovantena iainantsika etona fa tao fitiavantena say ka mijoroa hiato an'ny marina mandra-pahatratra ny tanjona ho tratrarina dao amin'izay
0: saotra tomboko lahy saotra tomboko vavy.